bákan náà ni orílẹ̀-èdè South Africa ti fi òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè yìí 586 tó wà ní orílẹ̀-èdè wọn sọ kò sílé. Òǹkà àwọn 258 sì ti balẹ̀ sí ìpínlẹ̀ Èkó lánàá òde yìí. Ìhùn látàrí ìwà ìkórìíra àti ìkọlù tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ìlú wọn. Bákan náà ni ọ̀gá àgbà àwọn ọlọ́pàá Ọlátúnjí Dísù ti fọwọ́ sí kí wọ́n fún òǹkà àwọn ọlọ́pàá 374 nípínlẹ̀ Kwara ní ìgbéga lẹ́nu iṣẹ́ kí wọ́n fi oyè kún oyè wọn. Láti mú ìwúrí bá àwọn tí wọ́n ṣiṣẹ́ takuntakun lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Ẹ̀wẹ̀ alága àjọ INEC Joel Shamipitan ti ṣèlérí láti jẹ́ kí ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Èkìtì lọ ní ìrọ̀wọ́ rọsẹ̀. Ó sì ṣèlérí pé kò ní sí màkàrúrù kankan nínú ètò ìdìbò ọ̀hún. Bákan náà lórí ọ̀rọ̀ dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa wọ́n ṣiṣẹ́ takuntakun lánàá òde yìí láti ṣe àtúnṣe lórí òfin orílẹ̀-èdè yìí kí ètò dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ọ̀hún lè yá ní kíákíá nítorí wọ́n ní ìjáfara léwu. Bákan náà lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ṣì wà lákàtà àwọn ajínigbé, Ààrẹ Bọ́lá Tinubu lásìkò tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ fún ti àyájọ́ ìjọba olómìnira àwarawa. Ààrẹ sọ wípé ìṣèjọba òun yóò rí mọ̀ dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí wọ́n padà sílé wọn láyọ̀ àti àlàáfíà. Bákan náà ni àwọn ológun ilẹ̀ wa ṣe ìdènà sí bí àwọn agbébọn ṣe fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ ìdánwò WAEC gbé ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ké pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé láti wá tan ìmọ́lẹ̀ sí ìròyìn kan tó fọ̀fẹ̀rẹ̀ síta nípa wípé òǹkà àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àmọ̀tẹ́kùn yìí gba 200 ni wọ́n ti pe ìkuru jẹ lọ́wọ́ ẹbọra nípínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni àwọn ológun ilẹ̀ wa wọ́n ṣekú pa adarí àwọn ọmọ agbébọn ISWAP kan, bẹ́ẹ̀ ni àwọn adarí ọmọ agbébọn ISWAP méjì tún jọ̀wọ́ ara wọn fún àwọn ológun ilẹ̀ wa. Ìyún nípínlẹ̀ Bọ̀rọ̀nú. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí Ààrẹ Trump ti sọ di mọ̀ wípé àwọn ti sọ̀rọ̀ kúná pẹ̀lú orílẹ̀-èdè Iran nípa ìgbésẹ̀ jíjẹ́ kí ogun omi, ṣùgbọ́n orílẹ̀-èdè Iran ti kọ ròyìn ọ̀hún. Wọ́n ní àwọn kò tíì fẹnukò lórí àwọn àdéhùn kankan lórí jíjẹ́ kí ogun omi ọ̀hún. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lówùúrọ̀ tòní nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ṣẹ̀ gbéra sọ lánàá òde yìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Mexico wọ́n fàgbà wọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù South Africa pẹ̀lú àmì ayò 2-0. Ìbẹ́ òní ìròyìn òní ju báyìí lọ látorí ìkànnì 95.1 Zobia FM. Ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kù ṣẹ́jú 15 nígbà táwọn máa mú ròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sétí ìgbọ̀yìn. Bàlìkí Ìzérẹ́wàmí Rílà wà ló ka ròyìn ọ̀hún fún yín lówùúrọ̀ yìí. A kò pọ̀kọ̀ ṣiṣẹ́ àyájọ́ ìṣèjọba olómìnira. Ọlọ́run bá mú ìnira kúrò ní orílẹ̀-èdè wa. Yóò sì fi ìdẹ̀kùn àti ìdẹ̀ra rọ́pò fún gbogbo wa lápapọ̀. Jumat Mubarak.

0: ji daɗin abincin onga don babban dandano da kamshi.
1: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
2: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dà náà wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì sí wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
1: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
2: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
1: Application àṣírí ọ̀la ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics, tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. O lè sanwó ohun èlò tó bára fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
2: Irọ́ ni o.
1: Òótọ́ tọ́hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi ò sanwó rẹ̀ tán.
2: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
1: Ìwọ ló béèrè. Tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù.
3: Ọ́fíìsì CDK wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
1: Ẹ kàn sí website wa cdcare.app.
4: CDCare, making life easier.